0: Amen. Amen.
1: Ema okushi ku aye ku ya ibe de da otun ka kuna onye onda dika aba ni se ma eku nde nde ma ma na me ya di sama de ma ma ka kwa isu we ni aji ni si le le ya ku si lozu ba ni ni ruzi didi mo ile mọ̀bù mẹ́ẹ̀ta mọ̀bù náì dín ní àmọ́túárì ọ̀nàmọ́ ní ìṣẹ́ ọ̀nà àṣà gbáọ̀ gbáọ̀ n'ọ́mà ó bí kí ó dá ètò fúnlẹ̀ àyà ká ẹ̀kúlẹ̀ kọ̀ọ̀kọ̀ ìgbóni ọ̀rẹ́ adé lókùkúta àti èyí nnátọ́ka ìfúnni ndí ọ̀rẹ́ ọ̀dẹ́dẹ́mọ́ọ̀dẹ́ ayà àdó ndé ní maka actually me me dey want to go kwa mozo me see us na ba o no na na o me fun o dem god o yi fa jita ma ma ko nam mo yi fa le me ka le me a do fo na me dem god ka ni bi a ni o na le ka ri a ni ko fun ka ri ma da ko da ma da ma du ko jo jo ba ta na no ni ka ri ka egi na adé mma ka ẹjọ ka ní kàríà na yasina ife bàṣáni yíwu ewu nzi yéyi na mọntuwari ọ̀nà kárí ma ofe ọhọrọ náà bụ ọnwụ isi ndúmé gbáọ n'ụmà kẹdà ngọ ọdị nípa ni ọdị ní mma kọ bụ kẹdà ngọ ayé mma ya ịnụ ihe ọnụ na ya bụ okwu ka ní kàríà ni kọ bụ nkàrí a sị mmadụ akọkwa na mmadụ afa na onye dị gịna mere gịna mba gịna ma ọ bụkwa na atụ n'ọbụ ndụmọdụ ọdịnihu ọma niile ka ife mara mma mara mma anyị na mma maka azụ na akpara ka anyị na mma mma gbuo enyi ịma na mmemme anyị na bubuta maka ịfani nke arụzi anya anyị n'akarị ka nga ya emekubuta maa mma karịa nga ọ dị mbụ maka na azụ na adịrị m mma n'obere bịara ibe m ihe ndị anyị n'ụfọdụ ekwentị anyị karịkwarị ngwa ọ na-adị ee chọpụta ọnwa otu na ya kwa amị na ekwentị anyị O901-478-0428 I have a number. You can make it in a one community radio. I'm going to get it from you.